0: kígbe ẹni o ṣe ọlọ́run tó dé ayé àtọ̀run mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ fún àwọn ọmọ tó fún mi mo dúpẹ́ fún iṣẹ́ tó fún mi mo dúpẹ́ fún wíwọlé àti jíjáde mi mo dá ògo padà fún ọlẹ́ẹ̀kan náà ògo ni fún ọ Jésù Jésù olúwa wa ẹ̀yin àyànfẹ́ níbo lẹ wà tẹ ti ń gbọ́n mi níbo lẹ ti ń gbọ́n mi sà níbo lẹ ti ń gbọ́n mi mà ẹjẹ́ a ṣe báyìí mo fẹ́ ká gbàdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ẹnìkan ní kí làdúrà yẹn àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ó ní mi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ Psalm 130 ní olúwa bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta lẹni tó le dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ ẹ̀ ká lè bá a máa bẹ̀rù ẹ̀ mọ́mì ẹ dìde kúrò níbi pẹpẹ yín ẹ wá sún mẹ́yìn ẹ kàn kúnlẹ̀ ń bò mí dádì ẹ̀yin náà kúnlẹ̀ ń bò mí ẹ wá gbójú yẹn sókè pé bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ìwọ nìkan ló tó bẹ́ẹ̀ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ ló ń gbọ́ pé kí ọlọ́run kọ́ dárí ẹ̀ṣẹ̀ jì mí àti kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àtọ́ ọlọ́run wò bá a ṣe tún kúnlẹ̀ wájú ẹ̀ ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ tí ò ní jẹ́ káwọn áńgẹ́lì wo jẹ́ iṣẹ́ fún wa ẹ dáríjì wọ ọlọ́run ọmọdé ló ń gbàdúrà lónìí àgbà ní ń gbà ọlọ́run dáríjì wa ògo mà ní fún ọ Jésù Jésù olúwa wa ẹ̀yin àyànfẹ́ ń bo lẹ̀ wà ẹ wá dìde sókè àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ leléyìí òun náà ni àdúrà fún àánú ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí ìwé Habakkuk ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí ó ní nígbà tí n bá ń bínú màá sì rántí àánú mi àárín ọdún la wà yìí o ẹ dìde lẹ́sà o àárín ọdún ni oṣù kẹfà oṣù keje àárín ọdún ni o ẹna ọwọ́ yẹn méjèèjì sókè ẹni bàbá rántí àánú lé mi lórí ó ní ẹ fúrúgbìn sí òdodo ẹ kà ní àánú ọlọ́run jọ gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe mi tí ò ní jẹ́ káàánú ọkàn mi mú kú o sàánú mi àtọmọ sàánú gbogbo àwọn ọmọ tí ń bẹ nínú igbó kò jù bẹ́ẹ̀ lọ o ọlọ́run jọ wò bí bàbá yìí ṣe ń tọrọ fún àánú bíi bá tí mi bá mi sàánú wọn kí lè tó sú lónìí bá mi sàánú mọ̀mọ́ yìí kí lè tó sú bá mi sàánú bàbá yìí kí lè tó sú ọlọ́run sàánú mi ọlọ́run fàánú sàánú wà in Jesus name ẹ mọ nǹkan mo fẹ́ kẹ́ ẹ lọ sí ibi ìgànnà yín ẹ wá fi ẹ̀yìn tí ẹ fẹ̀yìn tí ìgànnà yẹn sà ẹ wá mọ̀mọ́ kígbe olúwa tó o bá ń sàánú ẹlẹ́sẹ̀ síbẹ̀ sàánú èmi náà tó o bá ń gba ẹlẹ́sẹ̀ ẹ lẹ̀ tó o bá sì tó ń gbà wọ́n sàánú èmi àtọmọ kí lè tó sú lónìí in the mighty name of Jesus ẹ wá kígbe áńgẹ́lì ànúdà wá jí sí àánú fún mi áńgẹ́lì ànúdà òní lọ́jọ́ àánú wá jí sí àánú fún mi èmi mọ wàásù ẹ mo ti sọ nǹkan mẹ́rin tí áńgẹ́lì ń ṣe o mo ní number one áńgẹ́lì àmọ́ wa mọ̀láíkà ni wọ́n wọ́n mọ̀ jíṣẹ́ ayọ̀ fún yàn number two wọ́n mọ̀ guide wọ́n mọ̀ protect áńgẹ́lì mọ̀ darí èèyàn a sì mọ̀ mọ̀ọ́mọ̀ yóò mọ̀ dáàbò bò ọ́ ẹlẹ́ẹ̀kẹta mo láńgẹ́lì àmọ́ fún yàn ló ń jẹ wọ́n a sì mọ̀ fún yàn ní okun ọlọ́mọ lò wọ́n a ránṣẹ́ oúnjẹ sí ọ láti ọ̀dọ̀ àwọn áńgẹ́lì rẹ number four tí mo mú ni pé áńgẹ́lì lè darí ẹ táńgẹ́lì ẹ bá dé yóò mọ̀ lọ síbi tí ìyàwó ẹ wà yóò mọ̀ lọ síbi tọkọ wà ẹnìkan níbo lẹ tún ti rí yẹn ṣe báńgẹ́lì ni n tó ṣe fún philip ní lọ nínú ìwé out of apostle chapter 8 verse 26 wọ́n ní and the angel of the lord speak unto philip saying arise and go to the and go towards the south áńgẹ́lì olúwa lọ lọ bá philip ọkàn tán ó ní dìde máa lọ sí ọ̀nà báyìí ní kò lọ ẹnàwọ áńgẹ́lì mi tọ́ka ọ̀nà tí ń lọ tọ́ka ọ̀nà sí mi ọ̀nà tí ń ti soríire fojú mi rí áńgẹ́lì mi ọ̀nà tí ń gbà tí ń fi là jójú mi ó rí ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá wo ohun tí bíbélì sọ nínú ìwé genesis chapter 24 verse 7 tẹ́ẹ̀tọ́ka verse 40 nínú ìwé genesis 24 verse 7 verse 40 ẹ rí bi tí abraham ti pàṣẹ fún ọmọ ọdọ ẹ pé kọ lọ bó múyàwó fún ọmọ rẹ isaac kọ mọ sí nǹkan méjì tó ṣe ìtọ́kàn kígbe sí ojú pé áńgẹ́lì ọlọ́run wá lọ fìyàwó tọmọ mi tí ọmọ ọ̀gá mi ọ̀fẹ́ hàn mí o áńgẹ́lì mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ fi rebecca hàn ẹ̀yin wo lẹ ìlọ́kọ ẹ̀yin wo lẹ ìláyà ẹ já sáré sọ bíi the marriage corner náwó yẹn áńgẹ́lì mi si oju mi si yawo mi angeli mi si oju mi si oko mi se single mother ni o gbadua yen angeli mi si oju mi si oko mi angeli mi si oju mi si yawo mi isin mejo waye fun awon obirin angbara adi fun women convention bo isin alakoko yo koko wa fun awon obirin ti an je single parents single mother single ladies single mom lagbara olohun leyin gba na ipade o wa fun gbogbo obirin lapapo nibi ti awon oko yin o ti wa mo mo fi onje break fun yin enikan ni ah amo se be ni ah en so bi o se lo ah asi wa nu awe e je nse bayi pelu adua te gba yi eyin ayan fe mo gbe awon testimony kan lana awon kan ni ejo sa awon fe ki n tun gbe olohun fun mi laye mi ni interrupt oya e pe baba yi baba ilangeli koko lo ba ni gengere to kesin ode to ba ku iseju kan kesin o yo foke ni igba meje olohun yo rangeli si o
1: adedamola olajide loruko mi o wa lati ibadan
0: ibadan ile ngbe
1: nbe ni sir
0: nice
1: may this year ni mo join commission yi o sele npe mo ti wa labuja for like 20 years gbese lo le mi kuro labuja gbese lo de mu mi join commission yi contractor ni mi mo ma ngba ise mo de ni company ti temi
0: gbese le yin labuja gbese yin telu
1: 15 million
0: 15
1: yes sir
0: million
1: yes sir
0: ha
1: mo wa bere sin wa si church emi ati yawo mi la ma wa bo ko wa le mi
0: loni
1: beni sir so o wa de level kan to ye pe enikan ti mo je ni 5 million oro yen ti di tolopa
0: ha
1: to fi wa je pe o gbe mi lo si police station o wa mo ti ma ngbadura ni bi dandan pe kọlọrun se ise iyanu ti ma fi rowo yen san but olohun o gba ona ti mo ro npe olohun ma gba
0: o gbona bi teyin fokan si
1: gba rara
0: aje n pase mi o mo ye gbese ti nbe lorun emi o si mo nto fe olohun gbogbo ona enikan ni ko si ami yo gba ona bomi yo si o baba gbona bomi yo si mi
1: so mo ma gbadura ibi temi for kan si ni pe boya olo ati e pe fun mi contract ti ma fi san
0: gbese
1: yen egbon mi kan de wa ti mo mo ko capable lati fun mi ni 100 million
0: church
1: but ko won se to lu woju mi mo a okay o de ka lo ri won lori oro yi but daddy mi ni ka ma lo along the line ojo kan wa to je pe ijo monday lojo yen ojo yen ni won ti plan pe won ma gbe mi lo si yagunku lori oro 5 million ti mo je eyan kan won ti plan olohun wa lo adc to the governor of oyo state
0: adc to the governor of oyo state wa
1: o kan wa si station yen ni mi de se ma lo station yen o wa wa lo wa dpo wa ni koko wa gbo nkan to sele o sa wa mo sa salaye fun lo wa get to know pe o mo egbon mi all of a sudden lo de pe egbon mi yen iyen de wa la america o wa ni ko da ejo yen duro di ohun
0: ha
1: bi pe ohun ma fun won ni owo yen
0: ha
1: olodun de ba mi se o san gbogbo owo yen without stress o is owo yen lo de je major one to tin fun mi ni blood pressure
0: ninu kini
1: ninu popo 15 million owo yen lo eat me ju to tun eat daddy me
0: ha
1: because true daddy me mo fi gba owo yen lowo eni yen so o ti fun daddy me ni blood pressure o ti fun mi blood pressure o ti fun mommy but everybody sa n gbadura lori oro owo yen ko to adi pe olohun gbe eyin eni yen dide ti owo yen fi 5 million fi je season
0: osan 5 million
1: osan 5 million ninu gbogbo owo yen
0: eyin o mo pe nbo nbe o
1: emi mo pe adc mi ba mi se mo adc yen ri
0: ami mo na bi ti o gbe oro egba to ba ku iseju kan ki to oni yeye o gbe lara re to ba ku iseju kan ki won ni ko tan bi re kan si ami daada olorun ojiji yo yo si o ojiji ko yo si o ki emi mi mo ko bi owo yo gbe o nija loruko baba ti omo ati ti emi mimo nice intangeli re le se niyan nigba to ku kinkin niki to oniye yi o gbe gengere to esin olohun si yo eja lo church eyin te ba fe join wa e ba wa nbe lati iworode wo moto gbagi elebe so ni wema e bere church olohun ojiji ni bi garage yen sa ma mi ni tan yin je oni loni je isin kan pere la se loni ojo wednesday eta ba ti le pari titi 10:30 eyin ayan fe o nka lu ko lo sin mi awa un biri biri o now eyin te ba fe wa ani se service nro le loni bogo se nje ti olohun a se pari 7:07 ni and ki wa mo tan yin je gbogbo eyin ayan fe ose yo je ose mo ni gbagbe fun o e wo mama yin na
2: oruko mi ni nafiu kayat
0: nafiu
2: rukayat
0: nice
2: mo dupe fun olohun ba pe igba to di october 1 oko mi pro eyin kan fe ra moto fun oko mi so ngba ti mo wa si bi bayi baba mi se pe nkan ti a ba fe ki olohun se fun wa ko to di next year mo wa gbadura pe ki moto oko mi ko jade igba to di ni october 2 ojo keji jo yen ni osan toko mi se pe mi niyan pe oga won to fe ra moto fa won pe o ti ra fa won moto 41 million fonvo ni so to ra won tipa ni
0: fonvo ni
2: fonvo moto tipa si
0: truck ni
2: ben ni
0: wewo o ni o
2: so igba to di wednesday to lo on le a lo si bibe ti won se royin oga yen pe oga yen buru to ba ti de bibe ko sa kunle sile mo se gbe ororo niyan
0: ti mo se anointing
2: oil so oko mi na lati on the two yen lo na tin lo anointing oil tori won kin gba ki yen ka wa si church tele tele won ma so pe
0: gbo pe won ra moto fun won wa fi yin le
2: no igba ti koko di pe won fe ra moto fun won leni e ti so fun o ti promise won tipe so bi ki won de bibe ko se pe ke se won mo fe gbe fun elomi ma gbe fun o sa hun igba to wa ti mo se fun won ni anointing oil niyan pelu ta ba tin lo Jesus ti won ma ran mi lomi won e kin fe gbo gbogbo kan ba yen tele tele so on gan won ma ji mi pe se lo seun seun yin ni o lo baba re ni gba gbowo moto o ma fun mi lowo moto awon won ji mi ni daji nko ya tete mo lo
0: ori odo baba
2: ori sodo bibe so won e kin fe gbo tele tele sugbon nisin mo dupe fun olorun oga won yen o so so fun won pe ki won mo gbe moto yen lo 41 million ni won o ra fun won npe ki won mo dawo pada
0: die die
2: o gan lo pe mi pe ki n bohun se testimony re awon ni o send je si mi ni isin yi pe ki ba won se testimony
0: pe lo ba n se testimony oko yin ti bo npe eni mo fe oko yin sunday na wo e bo se joko sey be se ki gbe mo dide wa kan lanu wa pe baba ebi baba e ni baba mi iwo ni baba mi ni oluran lowo ti mi e je wa won ti a le soro nu eyin mejeji baba mi ni o baba mi iwo lo ni keke ina olorun ye oluran lowo ti mi ati baba yen ni e pariwo pe Jesu sanu fun mi baba to wa su si keje mi na ki pe baba sanu mi hallelujah o bi mo se ki gbe niyan so ase baba kan wo mi bi mo se wa sin baba yen lo o kan ko letter si mi ni o ni mo ti fun yin 100,000 ke lo fi ki yawo yin o fi ba yin sebe emi ni an ba wi in mo pe won wo mi won ni mo nwo yin ni isin won kan send e mo kan use text message mo ni baba inu service mo wa o mo ni suwe yi na da iwo na ma send e si o o kan se npe le send e tan in le in la wi wa send 100 ki won bi ba nse be o be tin je tan ni isin ni in le 100 si se bi mo se ri owo yen mo kan wo bayi pe apere le yi o eyin mewa kan be nbi kile o eje n tense eyin 100 nbe nbi kile o to su ala ti o dun lori phone o di ase mo na wo si ba ngbe ka yen ba ngbe lo truck yen si mo nbo mo na wo si fun oko yin ko ni jam lowo e lasiko to ba ti bere si fi sise e ni mo ibi mo o da se yes
2: igba ti un agbede ni ojo Thursday so igba to jojo Saturday omi 77 yen ati holy communion mo wa da si fun ra won wa ni o ni ma kokko fi fo moto yen nu o na lo de kokko fi lo fo nu so ijo Monday yi ni moto yen sese wa bere ise
0: o ti bere ise lati ni jeta
2: ben
0: yo mo mu wa o
2: ami Jesus
0: eyin go change the tension ra wa
2: ami
0: nice e wo bolo mi se nse angeli etan won si tun le ran si o gbogbo awon ti mo nso yi won angeli si won ni o olohun ba ngbo ai mo ye jo to tin gbadua pe oluwa mo fe nti o fun mi ni ka instrumenta ti mo gba ni instrument be se mo so bo leyin adua ta ba gba loni emi mo jeri emi mo jeje emi mo jeje pe ma fun awon 3000 ni anointing oil lagbara olohun ni church loni baba ti n jade enikan ni mi o ti gba paper temi na o ti ma so sinu omi olohun ba fun oni agbara lati join enikan ni bo ni prayer wa lori Facebook loni 6:30 na ni e ba wa ta n se prayer lo one church a wa nbe lagbara eni to laye atorun ori Facebook atori YouTube nikan ma wa laaro yi e si ja mo wo boya wa lori TikTok na eje mo fe le se lo ago me eje so pe gbogbo eyin te ba fe wa si service loni e tete de church ni ago mejo e ba wa nu adua bo de meje bo de mefa bo de marun o ba wa nu source ngba ti o ba fi e kuku ji ade ni meje eyin te ba nbo e mo ba wa nbe e mo ba wa nbe yago to ba di but isin kan pe la se yo si pari si 10:30 loni eje mo fi le se lo engineer
3: mo dupe lowo olorun
0: lasin oyin bi te tin wu soro
3: ana ayoni lati matogun leko
0: leti wa
3: ben
0: nice
3: mo dupe lowo olorun wi pe olorun ba mi ko ile ilako pari
0: e ti po ta tu senti tele
3: yara kan ta ti ko lati 2000 lati 99
0: 2009 le ko yara kan
3: ben gba to wa di 2022 mo wa fe send di 8000 sojo odun oja odun lona laro
0: okay
3: mo wa mu iwe ta fi ma send owo majemu mo mo pori e ni mo fi ile mo ba send e
0: e ba send 8000
3: sibi
0: lowo ba bo lo sosi
3: lowo ba bo ti sosi mo ba bere si ni ro pe a kini mo wa se ibayi olorun ta lo fe ba mi gba oja jade mo sa bere si ronu mo
0: gba jade nta
3: e gari elubo
0: le mo ta 8000 wa yo ku nu e
3: mo sa se ba mi gba lojo na ni e ni mo ba pe omo mi okunrin kekere mo ni mo fe send owo ti oja o pe church ni mo de se mistake ti mo send e si o mo ni ki ma worry o ni gbogbo atijọ ita ti nta na kini ikile se nbe
0: choice
3: mo ba dupe lowo olorun bo mo yin sa se bere ni e lati 2022 lo bere si ni ba mi pari ile yi
0: se pari e ni
3: a ti pari e o a ti ko sinu e
0: ah e ti ko tan
3: so
0: owo te se si san si ha won mo ti dupe won mo ti furnish e iyawo e bayi wa ma mi ri ni gba gbogbo ona olorun mi gba gbogbo.

0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ah ọlọ́run o mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀ wo olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan yẹn fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ n tí wọ́n pè ní mistake mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ gbogbo àṣìṣe rẹ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Jíjì lọ̀rọ̀ rẹ gbọ́. Màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ̀dùn ní mọ́tò. Sọ́mọ tó bá yín kọ́ ni. Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọ̀jẹ̀wọ̀n ọmọ o. Ó ṣe gan o.
1: Nice. Gbogbo ẹ̀yin ará ilé ìwọ náà jẹ̀wọ̀n ọmọ. Ẹ̀wọ̀n tó mú testimony ìyá yẹn jáde. Mi ò mọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mùkún tó látọ̀ wángẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ̀wọ̀n mi ò tí ẹ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí ángẹ́lì èyí ọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn. Ẹnìkan ní kí lọ fà torí pé wọn ètí ìdí ajogún ìgbàlà nínú ìwé Hebrew chapter 1 verse 14. Bí bíbélì ṣe sọ́nà mo ṣe jù lẹ̀ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọni wọn bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ọ̀wádọ́ rẹ ó lèmi fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kó o dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà òní lọ́jọ́ àánú ẹ já lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo anointing oil a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọrun títí ọsẹ yóò fi kanlẹ ni àwa ti dé chọọchì látànà tuesday so ẹyin tẹ ẹ bá ń bọ láàárọ yìí náà ẹ máa tètè bọ ẹ dé títí 6:37 nígbà tí ó bá di 10:30 a ti kúrò ní chọọchì and mo gba ọlọrun gbọ pé ní ọjọ àánú wà ara àánú gbà ẹyin wo lẹ fẹ san re àánú ẹyin tẹ ẹ rí ìdá mẹwàá lánàá tó rówó lánàá san ìdá mẹwàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Olórun jọ jangeli mi o sanu mi ijo kan lo kaju adua account number ni fun omode atagba to fe ru ebu anu 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission international ni o gbe jade bi yan ba wole elu eleyi 2017 42 90 47 2017 4290 47 First Bank ni yen Comfort Life Mission International lo no gbe jade gbogbo omo Olorun ni ko rugbo anu mo ti mo so to ba ti dojo Wednesday by mo fore anu sere eyin omo Olorun ti won bida e wa kunle wa do bale je ki gbadua eyin te mark wedding anniversary yin e je so tele se aye yin karangeli sin enikan ni woli ese bibeli wo la fe ka ke to gbadua ẹsẹ bíbélì ta kà lónìí ní ìwé psalm láti 31 títí wọ 36 psalm 131 psalm 131 títí wọ psalm 136 psalm 131 títí wọ 136 ó ní àríwẹ̀ ìparí ìwé psalm. Ẹkúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wà á ṣe. Wà gbádùn ayé wà tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run ń gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú sọ wá bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa ti inú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 080-88-71 65 66. Hey, send the message in. Ire atanu ko ba yin. You are blessed. It is well with you.
2: From the end of the earth, I will cry to you when my heart is overwhelmed. Lead me to that rock, to the rock that is higher.